jẹ. Àrọ̀lẹ̀ wá sàmúyà mi dẹ̀. Àjọ́dàbíẹ́, àjọ́dàbíẹ́, wá sàmú ẹ̀yẹ mi dẹ̀. Àrọ̀lẹ̀ wá sàmúyà mi dẹ̀ wá sàmú.

mẹ̀rọ fà má. Ẹ tẹ̀tẹ̀ wá yìí náà sàlẹ̀. Yẹ yà tẹ̀tẹ̀ yìí náà sàlẹ̀. Yẹ súnmọ́ dá. Ẹ ṣe égún yà wá sí ní ẹ̀sọ́. Wọ́n náà wá tẹ̀tẹ̀ wá yìí náà. Ẹ má dání sàlẹ̀ wọ̀. Ẹ má dání sàlẹ̀ wọ̀. Ẹ má dání sàlẹ̀ wọ̀. Bẹ̀bí ọwọ́ bí ara. Jẹ́ tún pẹ̀kọ pẹ̀. Hey, Lord, psyche no repeat. Yes, for the matter, so for moi. After I fell to be a dear, and then, now I want to say what people are. Yes, you are. Yes, you are. Yes, you are. One man in the air is sitting in the answer. A much and a ship with you. You are great. Malema.